ìjọba ayé ráyé ni ìjọba rẹ yóò sì máa wà láti ìrọ̀ dé ìrọ̀ olóòótọ́ ni Olúwa.